0: lọ́lúwa ni ilé àti àkúrà yí àti àwọn tó tẹ̀dọ́ sínú rẹ̀ nítorí tó fìdí ẹ̀ sọlẹ̀ sí orí òkó sì gbé kalẹ̀ lórí ìṣẹ́ omi kí ọba àkókò wọlé wáta ní ọba ògo yóò lọ́wọ́ tó ní agbára gbogbo ilé ẹ̀ka pariwo gogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogog ànfàní sinmi lórí ọmọ rẹ o. Gbogbo ayé ló mọ̀ wípé ọmọ Ọlọ́run ni Ọládùúgbò. Gbogbo ènìyàn ló mọ̀ wípé ò fi àdúrà ṣeré rárá. Gbogbo ènìyàn ló mọ̀ wípé o máa ń jọ́sìn fún ẹlẹ́dàá rẹ nígbà gbogbo. Ṣùgbọ́n olùfẹ́ o, ṣé Ọlọ́run dá ọmọ? Ó ta fàsókè oyí dóborí bọ́ba yí orí ọtàn ń wù ọ. Àti wọ́n lè ba tẹnìkan jẹ́ lẹ́yìn. Má gbàgbé o, Bíbélì wípé ìwà abatẹni jẹ́ tí a kò bàjẹ́ ọjọ́ tó bá dẹ́kun àti bá tèèyàn jẹ́ la ó bàjẹ́ délẹ̀. Àwọn ìwà máṣe tánìkan máṣe tó ń ṣe tí aráyé ò rí ọ, Ọlọ́run máa ń wù ọ. Sáfù ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀, sáfù ẹ̀mí ṣìnà, sáfù ẹ̀mí pa ṣágà. Má ba tọmọ ọlọ́mọ jẹ́ o. Sáfù ẹ̀mí àrán kan wọ̀ bíà, sáfù ẹ̀mí oṣó agbèrè. Ṣé ó wá dá lẹ́yìn gbogbo ìjọsìn rẹ ní ilé ayé kó déjọba àrùn kó má lè wọlé? Ẹ̀ka Bíbélì fún mi ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ tó gbẹ̀yìn rẹ̀.
1: Bí a bá rí ẹnikẹ́ni tí a ò kọ orúkọ rẹ̀ sínú ìwé iye.
0: Kí ni ó ṣẹlẹ̀?
1: A ó sì sọ sínú adágún iná.
0: Ohun pé mi ò mọ̀ rí kò ní pọ̀ sẹ́nikẹ́ni wa níjọba ọ̀run o. O ò ní fa ayé bọ̀run jẹ́. Màmá ní ilé alàyè tá a jọ wà yìí o ò ní mọ̀rọ̀ rí ọmọ o. Lẹ̀gbẹ́lẹ̀gbẹ́ gbẹ́mọgbẹ́mọ kò ní gbé ọlọ́mọ lọ. Ọmọ rẹ ò ní tẹ ojúlẹ̀ mọ́lẹ̀. Ọmọ rẹ ò ní fọwọ́ rọgí ìgbàgbé. Ọwọ́ tó ṣe ẹ̀gúsí ni ó padà dúró jẹ́ o. Ọmọ rẹ ò ní wojú olójú kó tó jẹun. O ò ní fóúnjẹ bí ọmọ rẹ àtiwọ́ náà kó tó jẹ. O ò ní rógun ẹjẹ́ òmògì rẹ̀ ní gbígbóná pẹ̀lú ṣúgà o. Ìyá ọlọ́jà yóò dẹ̀ sàmí lórúkọ Jésù o ò ní ráre tọmọtọmọ.

0: 30 AM every day. Ayo, ni temi ti elo jojuma. Ame.
1: O go mani fu aloro loki. Fun gbogbo kan ti olugbo ti won gbo mi ka kiri gbogbo orilede agbalaye ba dupa lowo oni majemu dupa lowo baba mi dupa lowo adeyanju ani to ji esimole alai ani ti o je ko ti kudanu en to fu e lafa lati ri ojo ta pe lojo isimi bi se gboro ti ojo isimi lati ya isimi mo gbogbo kan ti ri ojo isimi ki lo wa se leni bo sibi pepe Boba bosibe, ma nyi oba oki, ma nyi arubu ojo, ma nyi baba amenibe. Bo tin yi, ni ba me san toto. To fin dupe la wo baba amen. Bo tu je kori ojo takpe ni ojo Sunday. Bo ti wari ojo na, ki lo tu se, tu sakpo olu o she, fo di da e me mi si. La tiri Sunday, o ma dupe la wo re, o ma nyi. Bo je ko ori ojo kerin la ninu osu kefa 2026 ya to possible pepe ya jo hallelujah la mesan ati ogo mesan ka fi dupe lowo re lori un to se ko tu fori bale ni igba mesan bo ti wa nse be to fori bale ni igba mesan bo ti wa gbara de fu eto ye ma pe bi parapoju lu mo sinu eto bo ti pe we mi na ni woli ti ti mo olare waju olagbe mi jp anu ni morigba kini baba mi arugbo ojo ni kajo so na ni towuro iya mi die ninu akoko e ya to jori rin ajo emi kajo gbo on to ni majemu ni fun gbogbo okan to nteti si mi na ni ti owuro e ya gbagba joko re sumo to si ya jo gbo ti baba mi ni fun gbogbo okan to nteti si mi oya Jajo lo si we woli Isaiah ori kefa ese kini kilowi
2: ni odun ti waya oba ku
1: lodun ti kini
2: Usaya
1: oba ku
2: emiri oluwa ojo ko lori ite ti o ga
1: ojo ko sori ite to ga
2: to si gbe ara re soke
1: to gbe ara re soke
2: ise ti aso igunwa re kun tembili
1: ite ti aso igunwa re kun tembili gbadada Aiza anejo ti Usaya ku ori oba awon ba. Mami gaga gbodo ku danu ninu aye re. Wo bi gaga gbodo o gbodo ku ki wo na to le ri oba awon ba. O gbodo gbogun ti nkan kan ta pe ni Usaya. Wo bi ninu aye re ki wo na le ri Olorun. Ko le ri bi to nlo. Ki baba mi le fi bi to nlo won na. Ko le si aloju lati ri un to je ko mo fun ojo pipe. Yes.
2: Awon serafu duro lokere. Okokan won ni iye mefa.
1: Okokan won wa ni iye mefa.
2: O fi meji boju re. O fi meji bo ese re. O fi meji nfo. Ekini si kese keji.
1: Mimo
2: ni Oluwa awon mogun gbogbo aye kun fun ogo re awon opo ilekun si mi nipa ohun eni tinke ile si kun fun efi
1: nigba na mo wi pe
2: igbe ni fun mi
1: se gbo Isaiah ni igbe ni fun ohun ki lo sele
2: nitori mo gbe
1: ohun gbe
2: nitori ti mo je eni alaimete mo wa laarin awon eniyan alaimete
1: o si nbe laarin awon alaimete awon ti o je ko wa laarin won ibe la Isaiah ti bara re o wa ni igbe ni fun ohun tori pe ohun bara pa laarin awon alaimete ona ni igbala emi re injo ti de ni igbala bo ba ide ni igbala anfani nla kan lo ni laaro lati de ni igbala gba Jesu gege bi Oluwa tolugbala to ba pari laaro iwe ro mori kewa ese kasa si kewa kilo wi
2: pe bi wo ba fenu re jewo Jesu ni Oluwa
1: o ba fenu e jewo Jesu Oluwa
2: ti wo si gbagbo ni okan re pe
1: Olorun jidide kuro ninu oko
2: a o gba ola nitori okan la fin gbagbo si
1: ododo enu la fin jewo sinu igbala ma gbo okan la fin gbagbo si ododo ẹnu la sì fi ń jẹ́wọ́ sínú ìgbàlà ìwọ náà fọkàn gbàgbọ́ kó dẹ̀ fẹnu jẹ́wọ́ sínú òdodo ló bá parí láàárọ̀ yìí níbi tá a dé bó ti ń jẹ́wọ́ jésù olúwa tó lùbàdàn yájọ́ lọ gbàdúrà wọ́n máa kígbe olúwa o ti jáde lára mi ogun inú ẹ̀jẹ̀ tó ń jayé mi finá ti jáde lára mi ó yà dúà máa pòrí àmàkóríà rètótóbà elúmbradós iye kátọ́rí àbàbà jésù olúwa wa amen níbi tá a dé gbé omi ilẹ̀ òróró orúkọ jésù ọwọ́ iná wọnú rẹ̀ bó ti máa lò kó ju aṣẹ́gun lọ ogun ò ní borí ìwáyé rẹ̀ ìwọ ló padà borí ogun ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù alágbàbí wa amen bá ń ka sáàmù yìí sí Psalm 18:35-56 ibẹ̀ lógún yẹn wọlé sí pátápátá bó ti ń ṣe gbómi yẹn kó fi wẹ̀ má wàá gbàgbé pé mo fẹ́ gbàdúrà sí omi tó gbé kalẹ̀ yẹn ó ní nǹkan kan tómi yẹn máa ṣe kó tó di aago 12 lénìí 12 ọ̀sán ó dẹ̀ máa ní agbára kí gbogbo ìwà àti ilé rẹ̀ tó bá ti gbé fún mi nígbà kejì mo wàá gbàdúrà sí ló bá parí ó wà gbé àwọn tó nókòwò àwọn tó ní nǹkan kan tí ò tuwó bí tí ò lọ mọ́ abẹ̀rẹ̀ sí lọ wọ́n á dẹ̀ padà yin ọlọ́run jésù olúwa wa amen. Oya engineer mi à lọ ní agbára.
3: Orúkọ mi ni Olúwa Funkẹ.
1: Yes.
3: Mo wá láti Ayọ̀bọ.
1: Ayọ̀bọ ẹ pàtẹ wọn fún Jésù. Kí ni Jésù ṣe tó yà yín lẹ́nu?
3: Oṣù tó kọjá ni mo fẹsẹ̀ tẹ orí òkè yìí.
1: Yes.
3: Nígbà tí mo gbọ́ program yín tán ní ìdajì.
1: Yes.
3: Ẹ̀mí yẹn ṣàkàn takò mí pé sẹ́ program bàbá tí mo gbọ́ ẹ̀ pé kí n ṣáà débẹ̀. Mi dẹ̀ kí n máa ń takò ẹ̀mí mi tó bá ti bá mi sọ̀rọ̀ náà. Ilẹ̀ ṣáàmù mo ṣáà ṣetán mo gbé báàgì mi ń bá wa. Tí mo ṣe dé tí mo bọ́lẹ̀ níbi lórí ọ̀kadà mo ń kọ̀ wò pé ẹ̀mí yẹn wá ń sọ fún mi pé ṣé èrò ló wá wá ni àbò wá fún gbàlà. Ojú ẹsẹ̀ mo tún ti dá lóhùn mo ní gbàlà ni mo wá fún. Mo ṣáà wọlé. Ibi tá a ṣáà ti ń ṣe tẹ́ ti ń ṣe program bọ̀ sí nígbà tó wá di pé dáàdì gba program ni dáàdì wá sọ pé ìwọ tó bá ti nígbàgbọ́ ogun ayé ẹ ti ṣẹ́ mo sáré claim ẹ̀ mo náà mi so ìgbà tá a wá ṣe tán ṣá fún kánsẹ́lì mo lọ rí dáàdì nbẹ yẹn ìgbà tí tán nǹkan mi mo lọ rí dáàdì mo wá ṣàlàyé dáàdì mo ṣáàkì dáàdì àkọ́kọ́ tí dáàdì kọ́kọ́ ma first born mi ni wọ́n kọ́ fún mi ní mẹ́sẹ̀jì ẹ̀ mo ní wọ́n dẹ̀ ti máa ń fún mi ní mẹ́sẹ̀jì yẹn náà tẹ́lẹ̀ rí mẹ́sẹ̀jì yẹn dáàdì fún mi níjọ́ yẹn lọ́ndì 12 May 12 òun ni mo kàn tẹ̀sẹ̀ borí ìjọ yìí dáàdì wá ní àlàáfíà pé ṣé ọ̀rọ̀ wà mo ní dáàdì mo ní ẹ ṣe mo ṣàkàlàyé mo ṣe dáàdì ní ogun yẹn máa ṣe tí máa ti nígbàgbọ́ nígbà tó wá díjọ tọ́ọ̀zẹ̀ ọjọ́ kẹta ẹ̀ tí mo tún wá ó kù díẹ̀ kí dáàdì parí program ní dáàdì ní wọ́n kàn náwó sí àyè yìí ni mo jókòó sí dáàdì ní nínú àgọ́ ìpè obìnrin kan wà inú máa ń ṣe ìpè inú yẹn wọ́n disturb inú yẹn ṣe máa ń ṣe mo ní bàbá yìí kódà àjọ̀nù jason ni wọ́n dìde n bá wá bí mo ṣe dé bí dáàdì kan mú ike òróró kan wọ́n ṣe ní kí n lanu mi nìyọ́n bá ọ́ tún tán sí mi lẹ́nu kí n tó kúrò níbí báyìí níwájú ọba tá à ń pè tá a gbọ́dọ̀ pè jẹ́rìí rọ́ ó dàbẹ̀ ní pé òróró yẹn ó mú kinní yẹn ó mú kúrò bẹ́ẹ̀ ni.
1: ẹ pàṣẹ wọn fún yé ẹ ẹ gbọ́dọ̀ lu ọfun kẹ láti Ayọ̀bọ ẹni tí yóò bá òkè mú ogun inú tó ń dìgbà yọmọ láì mọyì ọdún tó mu kú lọ́jọ́ kan ṣoṣo mo ti mu òró gẹ́sí bá ní odidi kan.
4: If you no move an inch o but if you no.
1: Sọ tá a tún sí lẹ́nu ó ní bí ìbàjẹ́ pé òun yẹn ló fi ló wí òun ló mógun yẹn kú ó mú kú pátápátá tí ó tún padà tún gbọ́ nípa rẹ̀ ta ló ń lalú ìkórìta bẹ́ẹ̀ kọjá bí tó lu Afunkẹ látàrí àbọ̀ orí ọ̀fẹ́ tó wò sàn ó yá kó bàléwọ tó ń larú ogun yẹn kọjá kó wá kó má rí mọ kó dẹ̀ fayọ̀ dúpẹ́ ó ti rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa yí padà jésù olúwa wa mi níbi tá a dé ó fẹ́ fẹ̀rí ránṣẹ́ fẹ́ máa rìn tòyí lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún ní gbogbo ìgbàláyé kí ló ń bá mi ṣe bá mi sọ ní whatsapp number ló bá parí ó yá.
5: 08033462861.
1: Ó máa dára fún ẹ ojú òní tiẹ̀ kí ló kàn bá mi ṣe báwo ni ọlọ́run sọ ní whatsapp number lo ba pari ma gbagbe ipade kan ti a ti polongo e lakoko wo bi ipade yen ma ni agbara lati Sunday to nbo Sunday meje Tuesday meje Wednesday meje Thursday meje ati Sunday meje o ma ni agbara sa ma wa gbagbe pade aro ago mefa bo ni o bere ta ni national program gbe yan lo ma nwa wa wo biti biti o iwo na ri pe o wa nbe a pari lago mesan o ma ni agbara service abe lago mesan yo pari ni dede agogo mokanla ta ba ti wa pari e lago mokanla wo bi a to wa bere second service lati ago mokanla e wo bi ti didi ago mejila abo sago kan leyin na ri pe ju oju pelu woli olorun to n gbo mi nibo lo ti gbo mi won mo to lo si yana paja bole ni yanodo fe serin wole nibo lo nlo number 5 victor la ya benu o ti de be na ni oju ode ni ti e wa de fa yo dupe o de ti ri be jesu oluwa wa ami mo wa gbagbe pade kan be ti e wa nilu ifo e ma lo si fero wa vision academy nibo lo ti gbo mi won mo to nlo si fo bole ni nnpc egbe be ni ko ti gbe okada nibo lo nlo vision academy fero wa ago mesan ni o bere yo pari la ago mejila woli ko amete o je fojuroju yo si dara fun yin oju oni tin yesu alagbabi wa amen gbagbo yin te o le se ka e ma ro pin wa lowo gbogbo eyin abiyamo e lo galaye ni gbogbo ojo te o lo e ti jiya lori omo e o ni je paso lowo omo o de ti ri be ko yi pada yesu oluwa wa amen bakana gbogbo eyin te o le se ka e ma forogbe abiyamo so ke mo ti jiya lori omo mi gboro to fi ojo ale ki gbogbo aye atun ma blame mi lori omo ti mo jise diya fun pe o ma ri to abi omo yen ko sojo fun e won ta so fa fun ti e ko fun tomo e rugbe yen ni o do gaga bi ipenija wo bi o ba ti se be anoint ori ara re ati gbogbo ara re ibe logun yen se si eni kan ni keni account number 00960742211 access bank lare waju Solomon Olagbemi bo tin fi si ogun oni bori e iwo pe mi ki sure fun wa tomo re baba bi pe o gbe omi ti mo gbadua si yen dani omi yen lo fe lo laaro o ma dara fun Jesu Oluwa wa amen nibi ta de ero ba so meji o fe pe woli pe mi ki sure fun wa ti le re ero ba ni so meji la ni prayer
2: 08026613610
1: ikeji
2: 08033462861
1: o ma dara fun oju oni te nibi ta de ke la o fi pari e ida mewa na ni iwo na ni ida mewa lowo to fe san ba wa san won na san ka to bi je tola oni freedom bi ba ni she precious le to be get ya yo ni le bible ku yen iwo na ba san da mewa back na iwo na fe ma fowo kan ran wa lowo lati ma so fun le do station o le san meji o le san meta be mi lori ero ba so ran e kin so ye fun e ko de ba facility bi akan bakan na boya won na tin ni enikan aboti polongo eto yi o fe ma rin to yi lowo ba facility ti bi akan enikan ni kini gtb account yen ma consider 00164997233 gtb olare waju Solomon Olagbemi bo tin fi si omo ni ku mo lori bo tin fi si won lo ma jere awon mo re enele lo ni gba se se ma wa gbagbe pe a lo loluwa ta ba ti ku onbi a lo si ipade ago mefa abo yen je ajo pade emi lo ba nbe o de ma dara fun e ma wa gbagbe pe a pa lakoko yi bakan na lala Jesu oluwa wa amen
5: from Lagos this is
6: Jordan.
7: This is Jordan 105.5
8: station with the voice for entrepreneurs.

0: ekun to ku gaye soro e to ba ti gbo gbogbo nkan so dayo so didonu so dinu didun so asiri lo waju niyan e nbo ninu service laaro yi gbogbo sona church mo ti ranse si ni wema loni awon bi 5000 lodo awon awon 13 si 30 ma fun oni bi anointing awon eyan bi 2000 ma won to ti wa nbe won ti gba tele na ninu awon adult church a to mu bi 3000 na fa awon to wa nbe isin agbara ni tori pa fe tun lo lojo Monday olorun ran mi se kan si gbogbo mutumu wa oh bo mo se fe si lawe lati iwo rode ewo moto bagi ele fe sokale ni wema e bere church olorun ojiji ni bi garage yen oni lojo kerin la Sunday elekeji for that matter ani yanukan so le do mo foke mi to ba wa yin ni igba meta pe emi lokan emi lokan emi lokan next
1: e ka ro emi na le ri o baba mi lati 2023 mo tin tele pe yin lati lo iko oruko mi ni abotede igba ti won introduce ipe yi si mi mi kin si eni to mo n share pelu mi mi kin si sugbon ojo kan mo kan be si ni go through Facebook mo se ba ipe yin pade niyan mo wa wo bi te tin ba won okunrin soro da won 2023 mo ni pastor yi ma blunt gan baba yi blunt o anu o disciplinary ani baba yi o atijo yen ni mo ti wo pe mo like baba yi ni mo tin tele ipe yin mo dupe fun eko te fi ko wa papa julo lori ore majemu atijo te tin so re majemu mi fi sere mi fi sawe wa rara rara mo so temi mo so ta omo mi mo so toko mi ati gba yen aye mi yi pada mi rawon owo mo ma make sure pe emi ni mo kokko so re majemu yen ke to fi pe sita mo dupe lowo yin go baba mi ni 2024 ni October te so pe a ma ri owo baba mi mo ri owo bo tile je pe mo ti send testimony sugba egbe mo ri owo mo dupe eyan kan fun mi ni $200 mo dupe iketa ni pe omi ta se omi mewa yen mo dupe lowo olorun fun ise iyanu to mi yen se ninu aye omo mi tori pe igba to omo mi o ni exam online exam to ni yi o bere si ni jaya sugbon mo wa ni oke ko lo we ko mu omi ko fi para omo yen ma fomi yen para ninu awon 24 awon merin na mu ninu awon merin to mu omo mi wa lara won bo tile ye pe o bere si ni ke ki result yen to de wi pe ohun si ibere kan awon kan de gba awon to gba ibere yen gan mo mu obo mo fun ni dani loju pe olorun ma je mu olorun ore ma je mu ti mo nda ko ni doju ti mi tori baba mi so pe ka fi ore ma je mu siregun ati papa julo omi yi o ma sise iyanu o wa lara awon merin ti won mu mo dupe o baba mi omo mi kan again o ni issue ni school sugbon mo dupe lowo olorun pe olorun eledumare o clear e nipase pe yi baba mi mo dupe o eni fomo sise ranse eni faya sise ranse o mo n gbadun pe yin e se gan ni mo dupe thank you so much sir
0: nice mama mo gbadua fun wa tomo e mo lo waju ni in the name of Jesus Christ nkan kun le sa the next
2: baba mi o mo dupe o emi na le ri o oruko mi ni Adenikan Layiwola mo pe lati Korodu baba mi emi na le ri olorun seun e ba gbe ri mi o oko mi ni o ti re lati nu osu keji ti o le dide ti o le sun ti o le naro inira yi po inira yi po to ma mu ba lele ko ma sun ku pe ti ko ba te fe pa o ko fe fi nira lo le aye baba mi o ati lo general ati lo ministry hospital ko si bi ta lo ko si bi ti won river wa lo mo se n kogun na ko test fun wa out e wa ya ogungun ti e wa sise mo ko ni sun ba ile ma fi mo bo ba se duro be la ma fegbe sun be la ma ko si bo se le se to convenient fun baba mi pe aburo mi ati ma mo sase fun ale encouragement ni pe ka wa si Jesus City mo si tin tele pe yin mo ti ba gbo nu radio omo ojo yin ni ori afefe ni mi o mo si ti wa si Jesus City le nkan na bo sase ni ni pe dandan pe leyi to n sele yi ka lo si Jesus City po ni gbagbo po lo ma se baba mi ati nawo ati nara o sowo mo bo sase send owo ni oni pe ka lo si Jesus City baba mi gbogbo awon ta jo wa ninu moto ni jo ta nbo iyen ni 770 me ta lo koja yi o lo sele o la wa o ba ni gbogbo àwọn tajọ wà nù mọ́tò náà káànù rẹ̀ pẹ̀lú bó ṣe ń ṣe kò lè jòkó kò lè nàró bá ló ṣàṣe ṣùgbọ́n ṣàdúpẹ́ adé jísọsìtì bó ṣe di lóru bá ní kó ṣàgbìyànjú kó jẹ́ ká yí jísọsìtì pò ó lóun ò lágbára mo níwà gbìyànjú náà ni bàbá mi ọba tún rìn díẹ̀ àtún dúró ọba tún rìn díẹ̀ àtún sinmi a ṣáà yí jísọsìtì pò bàbá mi ẹni tí ò lè jókòó ó jókòó nígbà tí programu bẹ̀rẹ̀ láàárọ̀ ta fi gbọ́ gbogbo programu yẹn ìgbà tá a máa délé ń bá níṣorí gbogbo oògùn tó ń lò tí ò tiẹ̀ ṣiṣẹ́ tá a rí iṣẹ́ rẹ̀ mọ́ ya gbèsè ẹgbẹ́ kan bàbá mi bá mọ̀ sẹ́ ń lomi la mọ̀ ń lò róró màá máa fi máa màsáàjẹ̀ torí gbà tá a ṣe x-ray wọ́n ní egungun ẹ̀yìn yẹ wọ́n ló ti wá fa mọ́zù ẹsẹ̀ ọ̀tún ẹ̀ pé òun ló fà tí ò lè nàró bàbá mi mo ṣe bẹ̀rẹ̀ sí ń bá fi òróró àti omi màá fi máa bá wọ mo wá sa òkúta mo dà sínú omi bọ́kẹ́tì màá yí ti omi sílẹ̀ màá ní kó fi wẹ̀ tó bá fi wẹ̀ tán màá fomi yẹn màá fi wọ́ lára màá fi òróró màá fi wọ́ ẹni tí ò lè sùn ó wá sùn àní mo tún wá ń yọjú wò báyìí pé àbí iṣẹ́ omi àbó nǹkan ó sùn bàbá mi ò bọ́lọ́mọ̀ ṣe gba gbogbo ogun mà nìyẹn ló bá dẹni tó lo láti tẹ́lẹ̀ kò lè rìn láti yàrá sí pálọ̀ ó mà ti dẹni tó rìn láti yàrá sí pálọ̀ pápánbárí rẹ̀ bàbá mi ò mọ́dé ó mọ̀ ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù padà ó mọ̀ ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù padà mo mọ̀ dúpẹ́ ọlọ́run ọ̀dẹ́kúnlẹ̀ pàfúrámọ̀ gba gbogbo ogun kò mọ̀ jẹ́ káyé sọkọ̀ mi sórí igun mẹ́rin yàrá kó mọ gbọ́n tó ń ṣẹlẹ̀ bàbá mi mo dúpẹ́ o ìpè yín pé mi o mo dúpẹ́ o ìpè yín pé mi o ẹ ṣe o àdúpẹ́ o láti Ìkòròdú ni mo ti ń sọ̀rọ̀ o ó dàbọ̀.
0: ara bàbá ti yá wọ́n ti padà sí ṣọ́ọ̀bù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run sọ lè nawọ́ méjèèjì síwájú ohun táyé ṣe bó ní í ṣe lójú wọn wọn á gbọ́ pé o ti bẹ̀rẹ̀ sí í ṣe ìtí ẹni kan pa ọ́ ìwọ ọlọ́padà rẹ̀ yìn ẹ́ ìpinnu ọlọ́run fún ayé ẹni tó ń ṣe àmì lórúkọ Jésù yóò di mímú ṣẹ mọ̀ dé áńgẹ́lì sí ọ nínú ilé yẹn ẹ lọ tayọ ẹ lọ ṣe rere in the name of Jesus Christ ẹ lọ múra o mami dádì ẹ lọ múra ẹ̀yin ni testimony kan ntí ẹ̀mí olúwa sọ fún mi pé yóò ṣẹlẹ̀ nínú sáfíìsì lónìí nìyẹn ó ní anoint them for good news ó ní ká fi ọ́ìlì kàn yín fún ìròyìn ayọ̀ bó gbo ṣe ń jẹ́ ti ọlọ́run ẹ gbé ọ́ìlì yín dání ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ tí wọ́n gan ti ń retí lọ́jọ́ pípẹ́ ọkàn olójijì láti ìwòròdì ẹ wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn pẹpẹ yẹmí ò tó pọnmọ láàárọ̀ yìí ohun tí Jésù ń ṣe nìyẹn ẹ wò mí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbáláyé ẹ múra o ìsìn alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ní aago méje gbogbo àwọn ọmọ ọlọ́run láti ọmọ ọdún mẹ́tàlá títí wọ ọgbọ̀n ọdún àwọn ni wọ́n ní first service mo sì ti ṣèlérí èmi mo fẹ́ fáwọn èèyàn ní ànàyìn tí wọ́n 5000 gẹ́gẹ́ bí sunday la ṣe 7-7 àwọn nǹkan tí ò ní àǹfààní sí àwọn ọmọ fẹ́ dá padà fún bó sì ṣe wọn náà ló mú lọ́kì á jẹ́ pé wọn náà ni ọ̀la monday la bẹ̀rẹ̀ sí lò fún nǹkan kan àti nǹkan kan ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án ìgbà tí ó bá fi di 11:30 yẹn náà wà yóò mú yóò wálé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ gba jésù lógun lọ́gọ̀ ní ọjọ́ sunday tó kọjá tí mo sọ̀rọ̀ ìrùbọmi létí yín because ìyanu tó ga jù kì í ṣe kéèyàn ò sí kójú ẹ̀ ọ̀la kì í ṣe kéèyàn rówó nìkan ìyanu tó ga jù láyé òní kéèyàn dá jésù mọ̀ gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà rẹ ọjọ́ tó ọba gba jésù lọ́mọ̀ pé bí n ti láyé inú ẹ̀ ọba máa dùn bí inú ẹ̀ pàfíà sí máa dùn inú mi máa ń dùn sá ẹ wo ẹjẹ tó mú díẹ̀ sí.
1: dádì èmi náà dúpẹ́ o èmi náà ti lẹ́rìí o gbogbo àdúrà tẹ ṣàgbà orúkọ mi ni Ọláyinka láti United States ni mo ti ń pè gbogbo àdúrà tá à ń gbà yẹn èmi náà ti lẹ́rìí o mo ti lẹ́rìí o mọ́mì náà fún mi ní information pé kèmi náà máa tẹ̀lé programu yìí ní comfort life àlàtìgbà tá a tí mo ti ń tẹ̀lé mò ń rí ọwọ́ ọlọ́run àti iṣẹ́ ìyanu ẹ̀ lórí ayé mi so ṣàdédé náà gbógun níbi iṣẹ́ mi torí níbi iṣẹ́ yẹn bí ọ̀gá lè mí jẹ́ èmi ni mo train most of àwọn tán wá síbẹ̀ so ẹni tí mo wá train wọ́n mu lọ sí ànádà ẹ̀ka pé kó lọ́ọ́ máa ṣiṣẹ́ ọmọ yìí ṣà ń jìjà jù àti wá sọ́dọ̀ mi kò dẹ̀ sáyé èèyàn mẹ́ta lọ́dọ̀ mi àwa méjìlá wà ń bẹ̀
2: so gbogbo eyan sa soro leyin pe a pe yin ka ti train to ma wa gba se lowo e won sa nse yeye be yen leyin a ka se ti mi mi so kankan mo la rubo ojo iwo na so si o so mo sa dake mo bere sise meeting bo se ma roll over wa si bi to na se group o group o ko te kiki mi eni ti mo train re o ti ki ti e fe ki mi oyinbo ni mo wa so fo lohun mo lo to iwo lo da mi ele da mi lawo lawo ara mi ka ni pe iwo lo pe baba e fa fras wa yanju oro yi o pon fe yan omo re je oluwa wa yanju oro yi o baba mi ose kan la fi se adura yen mo join awe ni may 1st mo gba the 7th for the first time in my life mi igba awe 7th mo gba gbogbo nkan te ni ka se yen ni mo se atugba to mi sadede won ti se meeting ni Thursday won se meeting pe a o ma roll over o ma ma wa ni Wednesday ojo ti mo ma sise ati Thursday pelu ekeji ti mo train so that way o ma ma wa then full time o ma bere ni October baba mi sadede lo pe lojo keji after that meeting lojo Friday lo dede pe fun re pe won se mo o pon ti wa se sibo mi sita baba mi afiwe pari ise boluwa se pari eniyan o gbogbo awon tan leri firu koko boju se ti ota niyan o benu won se wo wowo niyan o nigba tolorun mi gbe ise ara ede mo ni ki wa se testimony temi na o olorun ade tun bo ma je ki ororo yin fresh loruko jesu ba na se gba mi niyan o mo de mo ko gbogbo kan yoku to wa na olorun a release e keba mi dupe lowo olorun oluwa seun wo baba mi
0: nice mi mama yen gan se so mo feel ayo inu mi sin dadun o nu fe a to se nkan kan pelu anointing on iloni nigba ba de church e lo mura e ja ma lo ibi ta ti pade loni ni gbogbo sona church emi na won ma wo ni gbogbo sona church lagbara eni to laye atorun bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ní wema lónìí ẹnìkan ní wòlíì ẹlẹ́fìn kan ránṣẹ́ sáwọn tó ń bẹ ní sona church náà ó ti débẹ̀ ni kìí ṣe pé máa fi nǹkan kan bẹ tí máa sọ tẹ́lẹ̀ sí látọwọ́ wọn ẹ já wọn tó ṣe yìí ó bì mo yẹn ní gbogbo ohun tẹ́ ẹ sọ pátápátá ni mò ń ṣe àtomi o àtànà yín tí wọn o àti gbogbo ẹ ní us wọn ti ń tẹ̀lé program ẹ jẹ́ mọ̀ ṣe ẹ jẹ́ ń gbọ́ díẹ̀ sí.
3: bàbá mi orúkọ mi ni tèmi tó pẹ́ láti uk. Bàbá mi ẹ̀ṣẹ́ rẹ̀ mi náà ti lẹ́rìí o. Bó ṣẹlẹ̀ ni wípé àti last year ni mo ti ṣe wedding tí mo dẹ̀jẹ̀ ń ṣá láti lóyún tí ọlọ́run dẹ̀ ti ṣe. Bàbá mi ní May 1st ta ṣe pàdé àwọn tó ń wojú ọlọ́run fún ọmọ. Èmi náà wà ń bẹ tí mo join. Bàbá mi àdúrà mi ti gbà. Bàbá mi lọ́wọ́lọ́wọ́ báyìí mú mi rè mí ló ń bá yín sọ̀rọ̀ ẹtì ní ká máa fi orúkọ ọmọ àwọn orúkọ tẹni lé ká sọ àwọn ọmọ wa ẹtì ní ká máa fi pe ara wa àti ọdún ẹ̀ ni mo ti máa ń pe ara mi ní orúkọ yẹn mú mi rè mo ti máa ń fọwọ́ ra ikùn mi pé ayé rè mí tètè má bọ̀ bàbá mi ọlọ́run ti ṣe eré mi ti dé o bàbá mi ẹ ṣe ń gan ni o.
0: nice mo like n tí sista yẹn fi parí ẹ ó lóun kígbe pé ire mi ti dé njẹ o lè sọ lẹẹmẹta pé ire mi dé owó mi dé ọlá mi dé ayọ mi dé pé àpèmọ́nilà àpè tèmi dire bó gbó ṣe jẹ́ ti ọlọ́run bó o ṣe fẹnu wí nọ́mbà 1428 níbẹ̀ lòun ó ṣe ṣe kó rí bẹ́ẹ̀ fún ọ in jesus name ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé ire yín dé náwó ẹ sókè wàá mú ìdá mẹ́wàá ẹ mú ọrẹ ire mi dé ẹ mú jáde ká fi tì láàárọ̀ kùtùkùtù ní sunday ẹ jẹ́ fún yín ní account number church 19 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yín ọba sì wọlé ẹ lélẹ 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ ẹ jẹ́ mọ́ lọ church. ẹ lọ mú ẹja pàdé báyìí. òní ni wọ́n bí ọ òní lòún ṣàyájọ́ birthday rẹ. òní lẹ́ mark wedding anniversary yìí. ẹnìkan ní wòlíì kẹ́ẹ̀ tó gbàdúrà ẹsẹ̀ bíbélì wò láàkà. a ti wà nínú òwe òwe. Proverbs chapter 13 titi wo Proverbs chapter 18 Proverbs 13 to 18 eja ma wo bo ka won ti baba mi ologun ajobo fe se e lo mura lati wo ode wo moto gbagbe le fe so ni wema e bere church olorun ojiji ni bi garage yen anointing on you day awon gan kan duro day so na church na eja lo sibe e wo eyan omo olorun ti won bi loni da e kunle ki so tele eyin te mark wedding anniversary ni e wa kunle gbogbo owo mi soke oro bi ope oni tan ninu irajo re happy birthday to birthday celebrant happy wedding anniversary mo sole kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si re 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin God bless you.
4: From Lagos, this is
5: Jordan. Get on the train. Follow us on social media. Facebook, Jordan105.5FM. Twitter, Jordan105FM. Instagram, Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.
5: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.

0: last chance to travel abroad. Bọ́lọ́wọ́ ẹlòmíì. At the point of taking decision. Ni wọ́n dẹ̀ ọ̀nà ẹlòmíì. Olúwa wípé ọmọ ní ká gbàdúrà back to sender.
1: O
0: sá máa ṣe ní church láàárọ̀ ènìyàn. Mi ò mọ bó ṣe máa rìn.
1: Bọ̀
0: tó o bá ti gbó yìí, kó o gbé báàgì ẹ̀, kó o tètè máa sábọ̀. Nítorí kíni o, ìgbà tó Olúwa bá ti dá, lèèyàn máa ń dìde.
1: Psalm
0: 68, verse 1.
1: Ó
0: ní kí Olúwa kó dìde, ká sì tú àwọn ọ̀tá rẹ̀ ká. Definitely, there are enemies. Mo dẹ̀ gbàdúrà láti òní lọ. Gbogbo ọ̀tá tó ní, Olúwa sá wọn lọ́jọ́. Olúwa sọ pé, enemy make attempt to cover some people.
1: Ọ̀tá gbé ọ̀ṣọ́ láti bu ẹnu bí mọ́lẹ̀.
0: They cover some sensitive businesses. Shop where igba kan
1: ko. That shop, this is not that shop.
0: Igba kan.
1: No.
0: O ma ntabo
1: se. Sometimes you to make sales.
0: Igba kan.
1: Sometimes ago.
0: Awon eyan ma appreciate.
1: People will appreciate you.
0: But won dan kan bo e.
1: But they covered you now.
0: Nobody want to see you. Nobody want to celebrate you. Nobody want to appreciate you. Emi mo wi pe.
1: What is spirit say?
0: Woli.
1: Prophet.
0: Adua meje.
1: Seven prayers.
0: Ni ka gba lori eto. Ka to lo.
1: Before you go.
0: Ẹgbẹ́ omi sọ́dọ̀, ẹgbẹ́ òróró sọ́dọ̀, iṣẹ́ ń bẹ lẹ́nìí, ẹ bọ́ sí ìdí pẹpẹ, a fẹ́ kí
1: hallelujah,
0: méje, ẹnìkan náà ti kẹ, tó rọ̀ bá ti ká mi lára, tí ó bá ti rán mi, ẹ mọ̀ pé bó ṣe mọ rí ni, méje, oyoyoyo,
1: hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah,
0: hallelujah. I called you son of a
1: king. Go to the next place.
0: Ogo meje.
1: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
0: I called you son of a king. Osana meje.
1: Osana. Osana. Osana. Osana. Osana. Osana. Osana.
0: On a can iye.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye, iye.
0: O gba do
1: I pray.
0: Gbogbo ni doju so e.
1: Anyone that target you.
0: Ara pa won.
1: Based on that
0: idea. Gbogbo ni doju so e.
1: That target you.
0: Ara pa won. Ni bo la ma wa leni.
1: We be today.
0: La aro yi.
1: This morning.
0: Ise to lo ni lo lo Boston.
1: Go to work at lo lo Boston.
0: O ti koja be.
1: Oh, it just so pass.
0: Aya nasa.
1: So power.
0: E de beru azaga di jira da viada. Ala gudisa.
1: Yes Lord.
0: Medu ale. E rage ada basata. Gbogbo ile sori
1: re. Prosper.
0: Apato gba.
1: That injury.
0: Lọ́wọ́ rẹ yóò san. Èkó ló ń gbé. O ní o lè o.
1: Operation.
0: Back to sender. Tá bá ti ní ọ lára rí. Wọ́n ti sá ọ lọ́gbẹ́ rí. Má jókòó sílẹ̀. Move now. Let's meet in church. Ní Lọ́nlọ́
1: Boston.
0: Ní Fagba.
1: Fagba.
0: It's a popular place. Bèrè lọ́wọ́ ẹnikẹ́ni
1: bẹ̀.
0: Authority ni mo ń lọ. Wọ́n á náwó ọbẹ̀ sí ọ. Àwọn iṣẹ́ ìyanu.
1: Mary
0: Iri
1: ojú
0: wọ́n tún rí lọ́nà a ó sì sọ́jọ́ ayẹyẹ a ó sì ránu gbà a ó ránu
1: gbà
0: a ó rí ànú ìdáná
1: mọ̀gbọ́n
0: gbogbo ẹni tẹ́ wà ní àkúrẹ́ ní àárọ̀ yìí ẹ má ní sóní
1: church
0: there is a special message for everybody ẹni tẹ́ wà ní Èkìtì ẹni tẹ́ wà ní Abẹ́kúta gbogbo branches wà lónìí iṣẹ́ wòlíì ni wọ́n ní ká ṣe. Adẹ ti da ororo yẹn si ibẹ yẹn lórúkọ Olúwa mo dẹ gbàdúrà ẹni mi sí orí ọfẹ yìí kò ní fò irú ìdánimọ̀
1: ti
0: tí ẹ ò ní sọ̀rọ̀ oṣù tí ẹ máa ṣe ṣe ìdánimọ̀ gbé ẹ jẹ́ gbọ́n tẹ́ni fẹsọ̀ kálí lọ gbàdúrà.
2: Praise the Lord. Ṣé ẹ rí ọlọ́run rí òkè yìí ọlọ́run sá mojò mo gba ìpè ẹ̀gbọ́n púpọ̀ púpọ̀ orúkọ mi ni Àbíkẹ́. Olúwa ti fẹ́ mo ń gbé ní Olisa ìjẹ̀bú òde agbẹ̀bí lèmi ṣùgbọ́n kí n tó mọ bíbà yìí pẹ̀lú ẹkún pẹ̀lú omi dé ni mo fi wá bá bàbá ní secondary pẹ̀ mo ti ń bá bọ́ ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé látìgbà tí mo ti ń wá orí òkè yìí mi ì ṣe àṣetì nínú iṣẹ́ yìí wọn ò dẹ̀ gbé òkun jáde wọn ò gbé wọlé ọpẹ́ ní fọlọ́run. Ṣé rí ìjẹ́rìí sagbára mi tí mo fẹ́ jẹ́ ń bíbáyìí?

0: òun ni ọmọ yìí. Ó lóyún, oyún di ọdún mẹ́ta mẹ́rin.
1: Ọdún mẹ́rin.
0: Bẹ́ẹ̀ni wọ́n wá Musa káàkiri orí bọ́ọ̀dì mú káàkiri. Gbogbo ṣọ́ọ̀ṣì ló ti lò. Mo wá ní kọ́ máa mú bọ̀, mo fẹ́ fi kọ́ Ọlọ́run ọtọ́rítì lọ́rùn. Bí báyìí. Mo ní bí a máa wá bí, bí a máa gbàdúà. Olórí ọtọ́rítì ó tó gbẹ́kẹ̀lé, mo gbàgbọ́ o. Kò síbẹ̀ bí náà ṣe le tó tí máa ti lò pẹ̀lú omi orí òkè. Màá ní ẹ̀fí ilẹ̀ ó máa bí sí.
1: So òróró ọtọ́rítì lẹ fi ń gbẹ̀bí.
0: Gbẹ̀bí o, mo fi ń gbà ó ṣọ́bọ lọ ni.
1: Ọmọ tó wà lóyún kó ọdún mẹ́rin, ó ń rè báyìí.
0: Ó dẹ̀ bí lọ́jọ́ yẹn, mo sá wá sórí òkè nígbà tó ń rọbí. Mo là mọ́lẹ̀ mẹ́ ẹ̀gbò, mo tún fò dìde. Mo wá mú mi yẹn fún, ó wá gbàdúrà fún báyìí. Ó ní kí n máa sáré lọ, kí n máa mú lọ lé. Mo ṣe délé báyìí, mi tó ti ṣẹ́jú báyìí. Mo bu sí lẹ́nu, tí mo wọ́n sí lára. Ẹ kúrò ń bẹ̀, ó máa bí sìn. Ṣé lọmọ yọbọ poro?
1: Ọmọ náà rè é, ẹ wọ ọmọ ọdún mẹ́rin nínú oyún ìyá rẹ̀. Ó dàbí láìsí operation, láìsí iṣẹ́ abẹ. Ẹ fò sókè ẹkẹ, hallelujah méje.
2: Gbogbo tó bàjẹ́ lọ́lọ́run lè tún ṣe.
3: Everything that is destroyed, the Lord can repair.
2: Kò sígbàkigbà tá a dẹ̀ pé tí ò dáhùn.
3: And there's no time we call it that we don't answer.
2: Ohun tí ẹni tó láyé àtọ̀run sọ ni pé.
3: What the owner of heaven and earth is saying is.
2: Sunday òní.
3: This Sunday.
2: Ní Lagos State.
3: In Lagos State.
2: Gbogbo ẹyin tẹ wà ní Fagba.
3: All of us at Fagba.
2: Gbogbo ẹyin tẹ wà ní Agége.
3: Even though some people at Agége.
2: Ìkẹjà.
3: Ìkẹjà.
2: Lọ sí everywhere.
3: And every other place.
2: Òní lò ní jẹ.
3: Today is the day.
2: Oh my God.
3: Ẹ máa ṣe.
2: A ti ṣe ìkòròdú mọ́júmọ́.
3: We have done the ìkòròdú overnight.
2: Ẹyọ kan tá a máa ṣe láàárọ̀.
3: The only one we are doing this morning.
2: O ní Fagba.
3: Is at Fagba.
2: Is a service of 50,000 people.
3: Ìṣe ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ènìyàn ni.
2: Now oil tí mo sọ fún yín.
3: That oil I told you about.
2: Èyí tí ẹ wá ní ọjọ́ Friday.
3: I mean Joseph Peter came on Friday.
2: Àárọ̀ yìí náà ni.
3: It is this morning o.
2: Àyàbalẹ̀
3: kò wá. Àárọ̀ yìí ni o.
2: Ọjọ́ Májẹ̀mú.
3: A covenant day.
2: O ní ọjọ́ ńlá lọ́jọ́ tí mo yàn.
3: Great is that day.
2: Olùgbàlà lọ́lọ́run.
3: That I chose the Lord as my God.
2: Ó yẹ kí ọkàn mi máa
3: rẹ̀. My heart ought to rejoice.
2: Sórí gbogbo tó bá wọ̀ pàdé yẹn
3: lónìí. All those that come to the program today, sir.
2: Wọn ò ní gbàgbé láìláì.
3: Hey, man, they will never forget it.
2: Pastor.
3: Sir.
2: Olúwa ló fẹ́ fix it.
3: The Lord say what to fix it.
2: Ilé ọmọ tó bàjẹ́.
3: That womb that is destroyed.
2: Iṣẹ́ tó bàjẹ́.
3: The Lord want to fix it.
2: Ẹyin tí wọ́n ti fọwọ́ ayé kan
3: mọ́ yín. You that they touch your church with people
2: hands. Ètò ìṣúná tó bàjẹ́.
3: Your finances that are destroyed.
2: Kò sí sàfìsì tó tún fẹ́ wà lẹ́nu.
3: There is no other service you ought to be today.
2: Ju eléyìí lọ.
3: Except this one.
2: Torí Olúwa ló rán mi sí.
3: Because the Lord has sent me to you.
2: Tó bá dẹ̀ rán mi.
3: And what he says.
2: A dẹ̀ dúró
3: sí. Surely he will stand by it.
2: Ní lọ́nlọ́
3: bus stop. At lọ́nlọ́ bus stop.
2: Ní dédé aago méje láàárọ̀.
3: 7 a.m. this morning.
2: Àyáàdèlè kerubi alaza.
3: Thank you Jesus.
2: Èmi ni Olúwa rán sí ọ.
3: The Lord has sent me to you.
2: Torí mo máa gba microphone.
3: I'll be taking the mic.
2: Kí agogo mẹ́jọ tó lù.
3: Even before 8 a.m.
2: Gbogbo ayé ló ti mọ̀.
3: The whole world knows already.
2: Pé wòlíì Samuel Adébáyò Òjó.
3: That prophet Samuel Adébáyò Òjó.
2: Àbọ̀ authority.
3: Bàbá ọ̀tọ́rọ̀
2: ọlọ́run lò
3: ó. God really uses it.
2: Ó gbàgbọ́ ó gbàgbọ́.
3: So whether you believe or not.
2: Wọ́n rán mi sí ẹbí
3: wò ni. I am sent to you as a prophet.
2: Ohun tó bá mú kó gbọ́ mi lẹ́nu.
3: Are you hearing me this day?
2: O gbọ́dọ̀ fèní ṣeré.
3: Don't joke with today.
2: Àárọ̀ yìí ni o.
3: Is this very morning o?
2: Ní lọ́nlọ́ bus stop.
3: At lọ́nlọ́ bus stop.
2: Kò sí ń tó pàtìlẹ́nì tí ò wọ́
3: ọ̀sẹ̀. There is nothing you put aside today that is too much.
2: Torí odidi àyànmọ́
3: ni. It's a whole destiny day. Màá
2: pàdé yín
3: bẹ́ẹ̀. I'll be meeting you there.
2: Lórúkọ Jésù.
3: By the grace of God.
4: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Your favorite tunes are just a click away.
1: You feel it?
0: Jordan FM. Listen now and turn up the volume.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM kò bá yẹ jọ.
5: Ká má máa rí láyé o pé ìyìn rẹ̀ tán.
6: Àkókò orin. Ètò kan tí yóò máa dé tètè gbọ́ yín lórí ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ Àìkú Sunday látàgo mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́. Ètò àkókò orin yìí ẹkú àmójúbà látẹnu ọmọ yín títí Láyọ̀ Sórí Olú aka títí láéláé. Òun la tọ́kùn ètò àkókò orin yìí. Lórí ètò yìí àwọn abala tẹ́ mọ gbádùn bẹ́ẹ̀. Abala àkọ́kọ́ labala ọ̀rọ̀ ìṣítí àti àwọn ẹ̀dọ̀kí nípa bí orin yìí ṣe pàtàkì fún ènìyàn. Abala ẹlẹ́ẹ̀kejì fẹ̀bú ẹ̀hàn. Labala tẹ́ ti láǹfààní láti mọ́ pè wọlé láti máa fẹ̀bú yín hàn. Ìwọ morin kọ pè wọlé lórí ètò àkókò orin yìí lórí ìkànnì Jordan 105.5 FM. Ẹ má ṣaláìgbọ́ o torí pé ètò ní bá bá ètò.

Identify what you have. Identify what you have. Ọ̀nà báwo àwọn tó ti ní ìmọ̀ jù ẹ lọ lọ bá wọn. Báwo lẹ ṣe ń ṣe kiní tó fi ń dán? Báwo lẹ ṣe rò pé kí n ṣe tó bá pé oúnjẹ lo fẹ́ tà? Tó bá pé àwọn kan máa ń dúró síbi ibìkan. Bó ṣe wà ní ibìkan tó jẹ́ pé òun gbìyànjú láti wà ní ibìkan. Bí a umbrella ló gbé sí òkè orí ẹ ni wípé kíkọ̀ máa ṣe díẹ̀díẹ̀ àwọn tó bá pé àárọ̀ ló fẹ́ fi ṣe títí di ìrọ̀lẹ́ wà á tètè lọ prepare fún ọ ní ọ̀la. Bó bá ṣe ń ṣe díẹ̀díẹ̀ wá tún máa ní èrò wá ní èrò nígbà tó jẹ́ pé ó máa ní èrò láti sọ wípé ìgbà báyìí ó yẹ kí èmi náà mo ti fẹ́ kúrò ní abẹ́ umbrella yìí o. Mo fẹ́ ní ẹ̀ka tí mo wá ń sọ kò ṣe pé branches o because there is a step by step for that. Bó ṣe ní step by step for that number one o gbọ́dọ̀ wà focus because tí ò bá wà focus my dear sister ó kàn máa dàbí pé ẹni tó ń ṣeṣẹ́ ni tí orí kan jábọ̀ fún o gbọ́dọ̀ wà focus pé rẹ́ẹ̀sì tí mo tẹ̀ tà lẹ́ni báwo ni mo ṣe filẹ̀ àwọn because ká tó máa sọ pé nípa eatery ó ti ní àwọn kan tó ń jẹun ní eatery bẹ́ẹ̀ kan la máa sọ pé àwọn kan sọ pé àwọn ò lè jẹun ní eatery maybe be a the way they prepare their food but ìwọ ló máa mọ̀ pé o fẹ́ jẹ́ kí oúnjẹ tó ṣe máa ń sin oúnjẹ o fẹ́ kó wà kó rich dáadáa. Ìwọ ló máa sọ pé lábẹ́ umbrella yìí o bí a mo fẹ́ ṣe canopy after canopy o mo fẹ́ ṣe kí lọ́n porúkọ ẹ̀ bí a o fẹ́ gba ṣọ́ọ̀bù ní pákó after pákó o tún fẹ́ gba ṣọ́ọ̀bù ní tó jẹ́ pé o ní sìmẹ́ǹtì from there wà á máa rí ibi tí ò ń lọ. Àwọn kan tẹ̀tún wà wọn wà focus wọn kàn máa ń ṣe ni tó bá ti jẹ́ mọ́ wọn lọ́wọ́ ó dàbí ẹ̀rọ láta náà ṣe gùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgùgù
e ma e je ka wa focus ibi to ye ko ti tawin ma tawin je ko mo e si pe ah te ba ma raja lowo titi lai lai o e le ra awin lowe because to ba tawin ba lo se fe ri mi san awon to te wa gba lowe ka te so pe o gba lowe o gba lowe eyan bo to ba wa tawin awon to gba lowe ba lo se fe fun won pada iyen gan se koko Ode sugbodo ni self discipline tori to ba ni discipline wa ko ma se ibi to ye ko gbe abo si bi awon ton be sise ibi to ye ko gbe abo si o ni gbe sibe ngba ti customer n bo ba ko ye palemo ko ye ko ri be you do what is good at the right time

ọ̀pọ̀ ló ti kú tí wọ́n ti filẹ̀ bora bí aṣọ. Kò ṣe wípé àwa fi yàn wọn bí kò ṣe pé a fi ń gborúkọ Ọlọ́run ga ni, nítorí pé láìsí Ọlọ́run kò sí nǹkan tí àwa jẹ́. Láìsí Ọlọ́run asán ni àwa. Àwa tún wá dúpẹ́ o, nítorí pé oní bẹ́rù bá mọ̀nú roni a dúpẹ́, bẹ́rù bá mọ̀nú roni a dúpẹ́. Bàbá ò ṣe, bàbá ò ṣe, bẹ́rù bá mọ̀nú roni a dúpẹ́. So èmi títí láíláí mo wá fi ẹ̀mí ìmoore ràn, nítorí pé Ọlọ́run dá mi sí tilétilé mi tẹ̀bí tara mi. Even Jordan 105.5 FM a wà láàlàáfíà. Fún ẹ̀yin gan tẹ̀ ń gbọ́ wa gan, a dúpẹ́ nítorí pé à ń gbọ́ ohun rere láti ọ̀dọ̀ yín. Ògo ni fún Ọlọ́run lórí ẹ̀.

0: Lagos. This is
1: Jordan.
2: This is Jordan 105.5.
3: Station with the boys for entrepreneurs.
4: Oluwa Mo fe lo sun. Oluwa Mo fe lo sun. Mama jen toju orun.
5: Ati rere ati idibaje won ki ma pariwo nigba ti won ba bere idake ni won mo fin bere ninu irin ajo eniyan pe ba re ni to ma soriri tabi te ba re ni ti nkan ma baje fun won ki ma pariwo ni bere on lo fa ti opolopo wa ta ma fin ri ajalo nigba mi ta ma so pe mi o de se nkan kan tabi mi o mo bo se bere to ba je pe o je alakiyesara to ba je pe o je ni to nfura bi ire ba fe sele si eniyan ko ki pariwo bi bibade fe sele si ninu aye eniyan ni opolopo wa ki pariwo sugbon fun ologbon eniyan ati fun eni to je wipe o ni ifarabale ati kiyesara yo ti ma ri ami e pe awon kankan o ma sele si ohun te ba ri eni ti ogun aye bori eje nso fun yin wipe ki se pe eni ye kan dede subu sinu ogun aye ko je eni to nkiyesi ni to ba ti re eni ti o ni akiyesi ko si nkan ti o ni sele si sugbon to ba ri awon to se aseyori to ri awon ti aye ran lowo wa ri pe iwa kan wa ninu won ma nka ami won mu ami den salaye fun e ko le yo clearly lale mo n ba awon to ni lari to de ni lowo mo saba ma n ba won rin gbogbo won won ma n kiyesi awon nkan kan to ba sele ti won ma n ba eniyan ijo modi ti ogun fi dabi pe o le mo o ni wipe bo ba debi kan o ki ni akiyesi o lakiyesi lori ise o lakiyesi
6: 105 FM Lagos listen on the go at w
5: ori awon omo o lakiyesi lori awon ore to n ba rin sa mo ni lati igba ti mo ti wa ti mo ti n ti fun mi pe eni yi o se ba rin ma ma wo pe kilode ti o se ba rin won a ni lati igba tawon ti n ba gbadura o ni nkan bayi ti n sele won a ni so o kiyesi won a ni mi o kiyesi a ni ma kiyesi a ni awon alakiyesi le ogun ki n bori ido mode to fi wa ninu isoro to n la koja itun kan dede dide si o o lakiyesi ni o ogun ki n jayan láì mọ́ fi àmì lẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan kan kì í dédé dé sí ènìyàn láyé yìí láì mọ́ fi àmì lẹ̀ kò tí ì sí nínú ayé lọ́dọ̀ àwọn dókítà àmì ni wọ́n máa ń kà wọ́n máa béèrè what are the symptoms tó ń rí tó bá jẹ́ ibà ó ní àmì tiẹ̀ bó bá jẹ́ àìsàn kan tó le ó ní àmì tiẹ̀ àmì yẹn ni wọ́n máa read wọ́n á dẹ̀ wá ka ìtàn pé àwọn tó ti ní àmì wọ̀nyí ibà ló ṣe wọn àwọn tó ti rí àmì wọ̀nyí oyún ni wọ́n ní àwọn tí wọ́n ti rí àmì wọ̀nyí oyún ló bàjẹ́ nínú wọn àwọn tó rí àmì wọ̀nyí àìsàn kò gbóògùn ló ṣe wọn àwọn tó bá ti rí àmì wọ̀nyí tó ti ń farahàn nínú ayé wọn ìkan báyìí ló ṣe wọn bẹ́ẹ̀ ni there are different signs there are symptoms there are symbols àwọn kan wà tó jẹ́ wípé bọ́n bá wọ ibì kan ogun náà tó bá wà níbì kan tó bá wọbẹ̀ ó máa fi àmì wọn pé ogun wà níbì kan tó bá jẹ́ that's why ló fi jẹ́ pé àwọn tó mọ bí wọ́n ṣe ń ka symbol àwọn yẹn wọ́n máa ń bọ́ lọ́wọ́ ogun ẹ káàlẹ́ ẹ kú ìsinmi òní ẹ kú àdúrà bólúwá ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ jẹ́ bó ti ń lọ nínú ọ̀sẹ̀ yìí tó fẹ́ wọlé lọ sùn mo dúró nínú agbára ọlọ́run gbogbo àmì tó ń fara wọn nínú ayé rẹ tó ń pa ayé rẹ lára kí olúwa kó pa àmì yẹn rẹ lálẹ́ yìí ipá àti agbára òkùnkùn láyìíká rẹ orúkọ jésù olùgbàlà kí ọlọ́run kó pa rẹ wòlíì rẹ nítúbọ̀ gbàdúrà atun wa la le ki tun fi nkan kan won so that wa le gbagba yori adua ba e ba ri olori re eniyan o je n tun ma mi so ri bi ise yen o ba daru yo fi ami won bi nkan ba fe se awon omo yo fi ami won olorun ki ma fi eniyan le lati je pe ki kankan dede sele si eniyan koda rodo awon agba atijo awon ye mo ami dada ti won ba lo bi kan ti be ye ba ma pa won lara o le je ese tan fi ko wo lo ma mo esa nigba ta wa nkekere ohun ina nigba mi o fi ami won fun awon obi wa pe won ma lalejo be ni ogun aye se ri be ni ire ajo yi se ri bo mi dada ninu awon ti oluwa mu gangan pe ko ma fi won e ko to di ko sele ala wa ninu won to ba sun to ba lala ota abori e ijo modu ti ogun fi lagbara to bori e insider igba to ri loju ala o mo pe nkan to fe sele niye abi o mo tumo ohun tolorun fi ranse si o mo mo ma so fun wa pe ala bi aroko ni awon to ba mo read awon ye ogun ki bori e egbo eleyi sa enikan o fe lo nu marriage o lala o wa bare ninu moto bo se wo moto ye moto ye wa gbe lo si ona ibomi ti ki se ibi to fe lo kaka ko wa soro o wa ntele moto e laari agiju won wa jale ohun dede tun wa nwa ona eni to wa ti ejo lo to je oko ohun o ni ohun o duro o kan jaunle laarin igbo ni bo se taji niye to ba je eni to ma mi ridi simple ni o ti mo wi pe oko to n fe wo ye insider ki ku ya won lojiji tabi ke ikan kan ma sele to ma ya won lojiji ami yi o ni o ma ba awon to gbagbo lo ami n ba o lo bo ti n lo bayi ijo mo pe o nja to nje loju alaye mo pe ami kan ni ijo mo pe irin to re loju ala to debi to lo ijo mo pa mi kan ni ijo mo pe abuleye to lo loju ala ye to mo pe ami kan ni to mo wi pe bata to sonu loju ala ye ami kan ni odo to ti fe soda to mi kun mo ye ami kan ni ba ni sa mo mi mi ami ni ami alawa esa ja so eleyi fun o to ba je wi pe o foju ko wa lantako ami kan na ni o n toka si nkan kan ibi kan kan iba je ninu ibaje nita ibaje ladugo bo ba foju ko wa lantako ami kankan o so pe ota wa layika e ide kan wa layika e ti o ni je ko se aseyori bo ba ri eni to ti ri ami yi ti o ba de se nkankan nipa e ire ajo e ma le gan lale yi bo fe ba igbadua ami to n fara won ninu aye re ami aje to n fara won ninu aye re oluwa pare bo mi daada sa to ba je wi pe o de inu emi nta wa woli ma niye awon aje won ma fi ami si eniyan lara to je wipe bo ba lo to ba bo won kan dede ma ko le ni je wa so fun o to ba je wipe o tin taja tele ti oja ye wa ta rara mo ami kan na ni sa egbo eleyi enikan lo si odo mommy e gbogbo ta ni ko lo ra ni oja ye ko seni to gbowo lowo e gbogbo eniyan kan kini banki mama o banki mama o banki mama tori bag ti won fi gbera ye bagi ye ami kan ni gbogbo awon to de mu ami ye won to gbowo lowo e gba to wa de odo enikan o wa fe sanwo fun owo e po o wa ni ah e gba owo ni ada e fun mama te ba ti dele ani ah mama o ran mi ni se oni ada ah se gbogbo awon to ti ra kan se gbo ni gbowo oni ko se ni o ma ri bagi lowo e ami ni amoru bagi ani gbowo lowo e bayi ni sa bi ami aje seri niye o le je ami ko sile lo wa lara e je ajo gbadua la bẹ́ẹ̀ni sa bó ba jẹ́ wípé ó mú kan bọ́ ó dẹ̀lé ṣàlàyé bí nǹkan yẹn ṣe ń bàjẹ́ lọ́wọ́ ẹ̀ jájọ gbàdúrà lálẹ́ àmì kan wà lára ẹ̀ sà tó bá jẹ́ wípé ṣọ́ọ̀bù ẹ ti ń tajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ di pé kò tajà àmì kan ti ń ṣiṣẹ́ nínú ayé ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó mọ̀ ọ́n rí wọ́n ti ń rin tó bá jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn fẹ́ràn ẹ wọn wàá fẹ́ràn ẹ mọ́ àmì kan ti ń fọhùn lòdì sí ẹ̀ sà tó bá jẹ́ wípé ọkọ̀ ẹ láìkì ẹ tẹ́lẹ̀ ó wá di pé kó máa rí ẹ sá àmì kan ti ń lòdì sí ọ àmì kórìíra láyé ẹ kó parẹ́ àmì jì láyé ẹ kó parẹ́ àmì ẹ̀gàn láyé ẹ kó parẹ́ àmì ayé kó parẹ́ lórí ayé rẹ àmì tó ń bá ọ lọ tó ń bá ọ jáde lọ́sọ̀ọ̀sẹ̀ kó parẹ́ láyé ẹ òun la fi ń gbàdúrà lọ́sẹ̀ yìí ẹ pa àmì òkú rẹ lára mi ẹ gbọ́ sà olúwa wípé kí n bá gbogbo ènìyàn gbàdúrà kí àmì òkú kó parẹ́ lára wọn àmì òkú tó wà lára ẹ olójẹ́ kí wọ́n máa kọ̀ ẹ́ lẹ̀ àmì òkú tó wà lára ẹ olójẹ́ kí iṣẹ́ máa lọ kó máa bàjẹ́ àmì òkú kì í jẹ́ kí kọ́sítọ́mà ò dó lọ́wọ́ ènìyàn ami oku ke je ki ore ran yan lowo ami oku o ma promise e a ma disappoint e mi tori ami sare o wa lara e ami oku wa lara e be ni sa ami oku o na fi dare ajo eniyan duro ninu emi o ni mo fi ba igbadu alale o n to ba yan mo jaju laye o ni ami to ba ti wa lara e o ni mo wa kan ri pe kan daru laye eni to ba je wi pe o ri pe awon eyan fi ele ami oku ni o mami o la fe fi gbadua lose yi e pa mi oku re lara mi e pa mi sare re lara mi be ni ami dilele ma ba o lo ami le yin o lo ja pe o to ba sele si ya e emi e ma wa eri ami to ba wa lada e o lo soru ire to ma wa eri to ba je pe ami olorun lo wa lara e iranlowo ma wa eri sugbon to ba je pe ami oku lo wa lara e be ni awon kankan to ro ma mi ye o ma wa eri bo mi dada gbogbo awon agbara oku wa ki mo ba yan jalaye ami na ma fi si yan lara be yan ba tin lo ami ye lo ma ma tele ami to n tele o to n pe ibi wa ko pare olofi lo gbadua lale lale yi o n bere adua wa lo wa omi kanga to ba ri omi kanga won ma worry to ba ri omi kanga lo pa omi bo o lo wa iyo wa wa bu sinu omi ye wa ka psalm meteta sinu e psalm 3 psalm 11 ati Psalm 26 wa ka sinu omi ye o lo ma fi we lale o na lo tun ma lo laaro la ami to n ba mi jade to je ti boji e to n fu aye mi mo idamu e pare lori aye mi ami to n ba mi jade to je wi pe bi mo ba lo bi mo ba bo mi o ni ri kan mu bo e pare lori aye mi ijo mo pe airi iranlowo ami kan ni sa be ni o le ma mo o le ma ro pe kini mo se bayi to ba de pa mi ye re o ni le ri iranlowo so oluwa ni ka pa mi re ami to n fa ki o ma ri ijakule oluwa lo fe pare lale yi ohun to ma se niye a n se ni gbogbo ose yi o ta fi n gbadua ni gbogbo ose yi ni e pa mi re lara mi igba mi ma wa teyin o ba mo bi to ma dari adua si o ma n je ti adua bo soyan sugbon lale yi eyin ni ke gbo eyin te ma ba mi gbadua lale yi tabi te ma ba mi se ise yi lale yi o ri pe oja idede ja lole wa mura wa lo se se bi eni ti o kawe o bo ba kawe to je intelligent person to n gbo mi se bi eni ti o kawe bo iyo sinu omi bẹẹni tó bá di ọlá a máa sọ ìjìnlẹ fún ẹ so that àwa àwẹ tó ti gbà tẹlẹ o lè gbà àmì ọlọrun yóò fọ láyé rẹ ọwọ rẹ ò ní rí ibi olúwa wípé kí n sọ fún àwọn ènìyàn tí ta máa wọ ọjọ kẹẹẹdógún nínú oṣù kẹfà olúwa wípé kí n sọ fún gbogbo ènìyàn pé kí wọn dá ọrẹ tó máa dàbí àmì ènìyàn tí ọlọrun yóò fi yí nǹkan padà fún wọn bọ mi dáadáa sà ẹ gbọ bóyá o gbà mí gbọ o gbà mí gbọ ẹyin 172 ẹyin ni ọlọrun máa ràn lọwọ olúwa náà máa lo ọrẹ yìí o máa fi fi àmì sí ọ lára tí olóore máa fi rí o ní rí jì o ní rí rì ṣùgbọn lọsẹ yìí o máa pàdé olóore olúwa ní sọ fún àwọn ènìyàn pé kán dá ọrẹ 600 naira bí ọrẹ àmì àyípadà olúwa wípé òun ò sọ di àmì tó máa ń gbèyàn pàdé aláàánú olúwa ní ọrẹ yẹn máa di àmì á lọ fọhùn fún ẹ níbi tó lóore wà bó bá jáde lọ́sẹ̀ yìí ibi tó bá jáde sí wọn á ràn lọ́wọ́ 660 naira bó bá rí ọmọ ẹ tó ń wáṣẹ́ sọ pé kó dá ẹgbọ́n náà gbogbo ẹ̀yìn tẹ lọ́mọ nílùú òyìnbó tí ó dàbí wípé wọ́n ń wá iṣẹ́ wọ́n ń wá ọkọ wọ́n ń wá ìwé wọ́n ń wá ìrànlọ́wọ́ ẹ ní kí wọ́n sẹ́ndì 660 naira sí yín ẹ jọ̀ọ́ mo fi ọlọ́run bẹ̀yìn mi ò béèrè 6,660 naira ẹ sẹ́ndì ẹ sínú àkáǹtì yìí 6142 08 38 72 6142 08 38 72 jumping last time 6142 08 38 72 Okay. Daniel Olufemi Komolafe wa wa pe tabi ko send oruko e si number 080 2928 080 2930 5728 070 14 33 81 11 070 14 33 81 11 tabi 080 2862 38 080 2861 2238.
0: Èmi wà níbi àdúrà lọ́la, máa máa bá ìgbàdúrà. Olúwa yóò ràn ọ́ lọ́wọ́, ojú òní tí o, àlàáfíà fọ, orí ọ̀fẹ́ Jésù yóò wà lórí ayé rẹ̀. God bless you.
7: From Lagos, this is
1: Jordan.
2: 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.

ẹni tó kọkọ lẹ tọ́ni kò sọnù àbáyọ fún tó tún lẹni fẹ ẹni tó ti pè lágàn tó tún padà dìyà ọlọmọ ní gbogbo ti fẹ

gbà tí mo wà láàyè. Orin yẹn ló fẹ́ lò. Ẹ̀pọ̀ pẹ́ mi nígbà tí mo wà láyé. Okú mi ò lè yàn ọ́. Kò lè yàn ọ́.

0: ẹṣẹ̀rú ọlọ́lá mọ́
1: o. Òkè láyé mi wá o.
0: Oṣó ilé mi ẹ̀dẹ̀yìn, àjẹ́ ilé mi ẹ lọ gbé jẹ́. Ẹbá kọ́tẹ́ ò padà o.
1: Má fi ìṣàtẹ̀kùn dókè o.
0: Ẹwà Kristi mo ní, oṣó ilé mi ẹ̀dẹ̀yìn.

0: ṣẹ́rú ọlọ́lá mọ́
1: o kè láyé mi wá o.
0: Oṣó ilé mi ẹ dẹ̀yìn, àjẹ́ ilé mi ẹ lọ gbé jẹ́. Tẹ bá kọ́ tẹ ò padà o,
1: máa fi ìṣàtẹ̀gùn dókè o.
0: Ẹ wá Kristi mọ́ ní oṣó ilé mi ẹ dẹ̀yìn, àjẹ́ ilé mi.